0: lásán ẹ ká alẹ́ ẹ káàárọ̀ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olóòtú tẹ gbádùn jujuju, wọ́n wà pẹ̀lú yín lénìí, a ní oríṣiríṣi fún yín. Olóòtú ṣe yìí.
1: Ẹ káàbọ̀ ẹ ǹlẹ́, ṣé dáadáa ni? Àkú sí mi ẹ̀ní láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kalẹ́, ẹ kú ojúmọ́. Ìkíni ní Yorùbá ó lágbára.
0: Olóòtú ọláwọ́ wà káàkiri, wọ́n ń ṣe oríṣiríṣi àwọn kí ló máa ń pé interview Yorùbá
1: náà. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígboro ni.
0: Ìfọ̀rọ̀wánilẹ́nuwò
1: ní ìgboro. Wọ́n jáde síta, wọ́n lọ sí ìgboro.
0: Wọ́n ṣèta lọ, kò yẹ yín.
1: Àìrọ́ wọn ṣèta lọ, wọ́n lọ síta ni.
0: Kí la ní fáwọn èèyàn wa léde?
1: Ẹ wo, èmi yìí ó lágbára, ó ní mìíní jọjọ, ó skẹ̀ǹkẹ́, ó skoló, ó re téńté. Ìgbádùn ẹ̀ ní lágbára. A ní oríṣiríṣi àwọn àlejò tí a ti pè àti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn àlejò wa. Nǹkan tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ó jẹ mọ́ ìgbéyàwó. Ẹ mọ̀ pé àwọn àṣà wa, nǹkan tó bá ti jọ́rọ̀ ìfẹ́, inú mi máa ń dùn ni. Wọ́n sọ̀rọ̀ pa àwọn ìgbéyàwó wa, bá ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá, àwọn nǹkan tó ṣe pàtàkì, àwọn ìgbésẹ̀ tó máa ń gbé, àwọn oúnjẹ tó máa ń jẹ náà.
0: Ẹ jẹ́ káwọn èèyàn á tẹ̀tù sí. Ẹ wá sọ òwú ẹ̀, kan tó dẹ̀ tó gbọ́.
1: Ẹ lọ farabalẹ̀ ní ìmàlà rìnrìn.
0: Gan ni.
1: Bẹ́ẹ̀ni.

0: E kaabo gbogbo eyin te n gbo wa te n darapo mo wa losese e se te tun darapo mo wa lose yi leni e kaabo sori sat ati ma ba awon orisirisi awon eyan pataki ni abule adugbo wa ta ma ba soro nipa ta se ijiroro ati foro wa ni lenuwo nipa orisirisi awon asa awon nkan to wopo ni ile karo ojire awon ita se ti a se mo awon ita n se ta si se ati awon ona ton fin yato sira won ni aye atijo ati aye ode oni ani alejo wa to ma n je wa ni gbogbo igba iya fi silas le ni won ma soro nipa nkan to se pataki kan o igbeyawo gbogbo awon to bimo no foju si pe ojo kan omo won a se igbeyawo igbeyawo je nkan to se pataki e kaabo iya fi silas e se gan ni
1: e se gan ni olotu fun gbogbo igba ti e ma n fun mi ni aye a si wa ba awon eniyan soro
0: e se
1: e kaaro o e ka san o ni gbogbo ibi ti e ti n gbo wa nitori mo mo wipe radio 4EB yii gbogbo agbaye ni won ti n gbo
0: e
1: se gan ni lotu se
0: lẹ́yìn
1: ẹ̀sìn sọ pé ká sọ̀rọ̀ nípa ìgbéyàwó
0: nínú
1: àṣà Yorùbá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn ṣe rí ìgbéyàwó. Ẹ rí i pé ọkùnrin àti obìnrin ló ń gbéyàwó. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kìí ṣe ìpinnu ọkùnrin àti obìnrin nìkan ló máa ń ṣe ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni o.
0: Ṣọ́lá àwọn tó tún máa ń dá sí ni.
1: Ìdílé ni nǹkan ìdílé bẹ́ẹ̀ ni nǹkan ìdílé méjèèjì ni so ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà ìdílé ọkọ ẹ̀yà ìdílé ìyàwó wọn á mú ìbùkún àti ìran wọlé àti ìfẹ́ bẹ́ẹ̀ ni òun ni Yorùbá ṣe máa ń sọ pé ilé la ti ń tẹ̀sọ́ ròde wọn á wo bí ẹni family yẹn bí ìdílé yẹn bó ṣe rí kí wọn tó lè jẹ kí wọn jẹ kọmọ wọn fẹ
0: torí
1: wọn ni pé ó ṣe pàtàkì. So ní ilẹ̀ ok.
0: Mo fẹ́ ni pé ẹ jẹ́ kí n ti ẹ̀ bí yín pé báwo ló ṣe ń bẹ̀rẹ̀ gan ṣé báwo náà ṣe ń bẹ̀rẹ̀ láti ìgbésẹ̀ báwo náà ṣe ń ṣe àwọn ìgbésẹ̀ yẹn láti ṣe ìgbéyàwó tí ọkùnrin bá rí obìnrin lóríbẹ́ orí ní títì báwo ló ṣe máa fẹ́ kí ni àwọn ọ̀nà tó máa gbà láti ṣe ní.

0: ilẹ̀ Yorùbá tẹ bá lè là yẹn yé wa jẹ́.
1: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá rí obìnrin tó fẹ́ràn á bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ ìgbà míì kò ní sóun ló máa bá sọ̀rọ̀ ènìyàn kan wà láàrin wọn ìyẹn náà ń pè ní alárinà.
0: Alárinà.
1: Alárinà bíi pé tó bá rí obìnrin kan ní àdúgbò yìí tó ń wù ẹ́ ìwọ ọkùnrin ọ̀rẹ́ kan wà ládùúgbò yẹn bí ó ń gbé lẹ́gbẹ̀ẹ́ wọn á máa fi ẹ̀bùn ránṣẹ́ sí obìnrin yẹn a máa sọ fún obìnrin yẹn pé lágbájá máa fẹ́ràn ẹ̀ ni ó máa fẹ́ràn ẹ̀ wọn á dẹ̀ máa fẹ̀bùn ránṣẹ́ sí obìnrin yẹn bá ti ń gba ẹ̀bùn yẹn ó jẹ́ wípé ó fẹ́ jọwọ́ lẹ̀ fún ọkùnrin tó
0: ń fẹ́ sí nìyẹn
1: ọ̀sùn náà nífẹ̀ẹ́ sí tóun bá dẹ̀ ti wá nífẹ̀ẹ́ sí tí òun àti ọkùnrin ti bí tó ń fi ẹ̀bùn ránṣẹ́ sí yẹn òun pẹ̀lú àwa máa sọ̀rọ̀ alárinà wa kúrò wọ́n máa ń sọ pé tí ọkọ bá mojú aya tán alárinà àyẹ̀bà alárinà yẹn wa kúrò láàrin wọn ọkọ àtayà ló máa sọ̀rọ̀ ìyàwó tí ló máa bára wọn sọ̀rọ̀ ìgbéyàwó ìbẹ̀rẹ̀ rárá o ìgbéyàwó rárá ọkọ sì ń ṣe léèrè pé wọn ń ṣe lẹyìn odi wọn ń ṣe ní
0: àyàrá
1: wọn
0: ní lábẹ́lé
1: lábẹ́lé bàbá àti ìyá wọn ò tí ì gbọ́ ọ̀nkú àǹtí àbúrò aláàlẹ́ ilé ìyàwó ilé ọkọ wọn ò tí ì gbọ́ nítorí náà ìdílé méjèèjì ní láti pàdé lẹ́yìn wá tún lọ wádìí pé ẹni tá a fẹ́ fẹ́ yìí níbo ni aráalé ibo ni níbo ni àṣẹkáwá ni wọ́n wá láti ìlú bòmíì wọ́n wá lọ wádìí nílùú yẹn wípé pé báwo ló ni tí wọ́n ṣe jẹ́ ṣé ọmọ ọba ni wọ́n ni ṣé kò sí wèrè ní ìdílé wọn ṣé kò sí àìsàn ní ìdílé wọn wọ́n á wá gbogbo ẹ̀ ibikíbi láì pé ìlú kan gangan náà jọ wá láti ìlú kan báyà gbogbo wọn jọ wá láti àdó èkìtì wọn á lọ wádìí odò àdó ni ilé ẹ ìṣọ̀nà ni ilé ẹ òkèṣá ni ilé ẹ wọn á lọ wádìí.
0: Wọ́n ṣe onígbèsè, wọ́n ṣe àwọn tó ti lọ sẹ́wọ̀n, wọn ṣàwọn tó lórúkọ burúkú àbí àìsàn
1: burúkú lẹnu ọmọ yẹn ṣó níṣẹ
0: ṣọkọ níṣẹ
1: tí gbogbo yẹn bá ti wá tó sí ìyá ìyàwó àti ìyá ọkọ tí wọn rí pé ọwọ wọn wọwọ wọn ṣẹṣẹ wàá bẹrẹ gbogbo àwọn ètò tí wọn máa ṣe yẹhẹ ìpele mẹta ló wà ìpele mẹta pàtàkì bẹẹ ni ìtọ́ wà wọ́n pè ní introduction wà
0: engagement
1: wà mọ̀mí mọ̀ ti gbà.
0: Kí ló máa ń ṣẹlẹ̀ ní mọ̀mí mọ̀ yẹn
1: náà? Mọ̀mí mọ̀ yẹn lọ tó máa ń ṣẹlẹ̀ ni pé ìdílé méjèèjì máa pàdé wọ́n á lọ pàdé ní ìdílé ìyàwó.
0: Ṣé gbogbo ìdílé ló máa ń wà ní àbí àwọn aṣojú ìdílé náà máa ń wà ní mọ̀mí mọ̀ yẹn?
1: Mọ̀mí mọ̀ yẹn náà ó tún wá rí bó ṣe rí ìgbà míì tó bá ṣe pé gbogbo àwọn ìdílé kan wà nílùú òyìnbó tàbí àwọn ìdílé míì wà nílùú míì tó jìnà àwọn wá ń rán àwọn èèyàn pé kí wọ́n wá ṣùgbọ́n máa dá kí wọn kú àǹtí ìyá ìyàwó bàbá ọkọ rádà bàbá ọkọ ìyá ọkọ àǹtí ọkọ ọ̀rẹ́ ọkọ ọkọ gangan fúnra rẹ̀ gbogbo wọn náà máa wá níjọ yẹn wọn á fi mọ orú ẹni tí wọn jẹ́ wọn á wojú wọn wọn má dẹ̀ wá débẹ̀ àwọn ìyá ìyàwó bàbá ìyàwó ọ̀nkú ìyàwó àǹtí ìyàwó àwọn àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àwọn aráalé ìyàwó wọn á fi jókòó oníkálukú wọn á wá sọ pé bẹ́ẹ̀ni dídágbájá ṣe jẹ́ ni ẹni yìí àbúrò ìyá ìyàwó ni ẹni ẹ̀gbọ́n ìyàwó ni ẹni òun náà bílé ìyàwó ẹni bàbá ìyàwó ni.
0: So ó jẹ́ bíi pé wọ́n kọ́ ìyẹn ni pé wọ́n fi ń mọ oníkálukú àti báwọn èèyàn ṣe jẹ́ ní ìdílé tọkọ àti ìdílé ìyàwó ìyẹn ni mọ̀mí mọ̀ yẹn láti fira wa hàn ra wa àti àwọn èèyàn tó jẹ́ pàtàkì àti pàtó ní sí ìyàwó yẹn àti sí ọkọ náà.
1: Bẹ́ẹ̀ni
0: se ma n ko ebun kokan wa se nkan kan wa to ma n ko wa fun mo mi mo yin abi won ko ma n wa ni
1: won ko ma n wa ni na won mi ma n ko ebun wa o won ko ebun wa bo se bun yen se bi awon ara ile oko ni won wa
0: nigba
1: yen ni ara ile yapo si yawo mo ma so nje sile fa won ara ile oko yen o
0: won salejo
1: o se pe se an fa won no balejo ba
0: bene bene bene ipele keji nko e si awo
1: igbele ipele keji ni engagement ibe ni ebu ibe ni wa ti ko ebu wa ibe ni awon ara ile oko a ti ko ebu orisirisi wa isu ogoji o le meji eja kan bayi to ma n won gan eja ta kan bayi to ma n won eja osun
0: eja o ko
1: eja osun yayawo aso fun baba iyawo aso fun yawo wa gbe aposi bi o pe wa ma call list ni o o ma n call pepe kan bayi iti bi umbrella iti de gbogbo nkan ti yawo a lo wa ko wa lati le oko ni join
0: so iyen lawon ko ma fi se fari awon nkan to
1: je se fari
0: janko nkan to pataki no ma ko si
1: wa ko wa ati apo de wa tun wa gbe awon to ba je kristeni wa gbe bibeli wa awon to ba je male wa mu
0: iwe Quran
1: so wa ni pe ki omobirin yen ko mu to ba mu to ba fe nu gbo eyan ma npo o ma nku gbogbo inu ile eyan ma npo gan o elomi gan ma ngbe moto wa o eyan ma npo se asaso orisirisi won daruko aso oke damas le so ye bayi o ma npo gan
0: moti
1: omo bi ni awa mu bi deli nikan
0: mo ma ti lo sigbeyawo kan ti si engagement kan ti omobirin iyawo mu ko mu bibeli o gbede mu Quran
1: kini wa mu
0: aso kan bayi aso soyoyo kan bayi lo mu te ba ri bi gbogbo won se ranju mo iye ni pe ko pada lokolo
1: abe linko
0: o ni pe ko pada lo alaga aduro ati alaga ajoko mo se so won iya e koko da pada na won alaga wa ni a pe ko won se mo won sa fi ogbon so pe ko lo mu nkan mi won do mo budi e won ani pe ko lo mu ko lo mu fi beli ati
1: oh my god tori ki beli yen ni o ja ma so pe ka won mo mu tori kan ba so pe ti won mo Olorun na nitori Olorun na lo ma ni yawo so tabati wa se ah okunrin yen ni ojo engagement gbudo pa gbe yen rara a ko awon ore wa gbogbo won ma do bale
0: iyen lati toro yawo
1: lati toro yawo won a de so pe se o fe ni ade so pe o nbebe sey tori laye ta wa yi e mo ba won ife na ni gbogbo e o ife ati bukun adura ni awon family ni e bi mi je mi mama gba fa won mo won o sugbon iyo ko yen o lo lori ile ya o na wa bi pe o na ma wa submissive ni pe o ma wa
0: ni abi
1: oko ohun sugbon ati riba sugbon o lati tobale ni ojo yen
0: ni ojo yen nkan ti mo ti ranti kat mo ri pasiko wa ti fe lo ton sugbon e je ka menu ba owo ori je wa lara awon nkan ti won ma nlo ni e je pe ni engagement yen tori yen gangan ni igbeyawo ibile ti
1: ti wa ri owo ori yen o se yo kan won mu owo baba gbo wọ́n fi sin envelope ó depend ó rí bó ṣe rí táwọn míì bá lo ó lè ṣe náírà mẹ́wàá owó bàbá gbọ́ owó ìyá gbọ́ owó àǹtí gbọ́ owó ọmọ ilé owó ọkùnrin ilé owó obìnrin ilé ìdẹ́kọ́sẹ̀sẹ̀ wàá mú dá orí.
0: en ti o ba to yawo fe o to yawo fe dollar no nonsense dollar no fi se envelope nsin ki je naira mo
1: e se naira abi o awon agba won se bukun o se pataki adura mo se so won agba adura ati ife on lati wa laarin yawo ati oko den ati ile mejeji
0: mo wo popo nkan te so o da pe ni ile yoruba be ti so lati ibere oko ati yawo ton fe fera won ko no nda fera won bi pe awon gbogbo idile to ba fe yawo gbogbo idile lo nfe to re da pe o yato si bon se nse ni ni oke okun ni gbogbo ibi ti a gbe bi awon Australia America London tori awon oyinbo awon ki fi gbogbo ara se be o yato
1: be o yato o ni o se ma so pe yawo buruku se se ana buruku ni o se se
0: Benny.
1: Tori ti baba ati iya oko ati yawo won ba je yan dada ti yawo yen ba ti efe wo tabi o fe daru wa dasi o no se man so pe yawo buruku se se ana buruku ni ko se ni lo da so baba ati iya se pataki
0: po
1: ni igbeyawo ati ebi
0: Benny.
1: Ko je tun se baba ti ya nikan. Ah buru oko, egbo oko. O ni lati je awon eyan to da.
0: Ko de ni fe.
1: Ko de ni fe. Ko ni fe.
0: E se te la wa loye nipa igbe eto igbeyawo ni ile Yoruba. Eto igbe eto igbeyawo yen wo larinrin o. O larinrin gan. Ona meta not mama se aseye ka ma se jije mumu tori mommy mo wa se engagement ma se be se nto gbogbo e sile awon eyan ma gbalejo inowo gidi ni
1: gbalejo won ma nowo se won pa se wa sojo yawo gogo se won pe won tun ma tun ma tun se engagement yen ton awon mi won le lo si council won lo gba
0: iwe iwe iwe ri ti joba
1: yen ti joba wa se yen won ma tun se yen ton awon lo si church
0: awon mi lo si
1: church awon mi lo si
0: ejo
1: awon mi lo si mosque awon mi ase ti won nita o ba se won won so ona meta yen na ni ohun de ni won se so pe o we ki subu ni waju eni ti o mo yi re so then si ten to ba mo yi yawo to ba fe fe
0: ben
1: okunrin yen gbogbo bẹ́rẹ̀ rin ọ̀nà mẹ́tẹ̀ ta tí mo ṣe sọ yẹn àbí mẹ́rin yẹn ló máa jókòó tó máa ṣe kó tó gbéyàwó yẹn wọlé ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé ọlẹ́ kìí ṣe ọlẹ́ ò lè fẹ́yàwó o ọlẹ́ ò lè fẹ́yàwó o ọlẹ́ ò lè fẹ́yàwó rárá.
0: Bẹ́ẹ̀ni nǹkan tí mo tún ṣàkíyèsí ni pé kásìkò wa tó lọ ní òde òní àtọkọ àtayà náà ń kó nọjọ ń kówó pọ̀ nsìn láti ṣe ìgbéyàwó yẹn kì í ṣọkọ nìkan ló ń da gbé mọ́ àbí kí lè rí sí yẹn.
1: òótọ́ ni torí gbà mí ìgbà rí pé ọwọ́ ìyàwó gan ló máa lọ sókè ju tọkọ lọ ìyàwó gan ló máa níṣẹ́ tó tó ń gbà owó ju ọkọ ẹ̀ lọ ṣé ẹ mọ̀ wọ́n ti jẹ́ ọkọ náà bí bíbélì sọ pé one àti ọkàn àti ọkàn ọkàn náà ni gbogbo wa náà ni a máa ń lọ léjọ nígbà míì a máa ń lọ àtẹni tí ò tiẹ̀ lọ gan náà ó mọ̀ pé ó ṣe pàtàkì ṣùgbọ́n èmi ò ní bìlífì pé kí ọkùnrin kó má lówó kó lọ fẹ́yàwó.
0: Àìrọ̀ ẹ̀ tí ò bá tó yàwó fẹ́ ò gbọ́dọ̀ dábàá ẹ̀.
1: Ẹ̀
0: tí ò bá tó yàwó fẹ́ ò gbọ́dọ̀ dábàá sásán ṣòkòtò.
1: Òkú lọ dábàá pé òun fẹ́ fẹ́yàwó.
0: Nǹkan tán pè ní ọkọ nìyẹn nílẹ̀ Yorùbá.
1: Nílẹ̀ Yorùbá o. nítorí ìwọ ló máa tọ́jú ìyàwó ẹ̀ ìwọ ló máa gbóúnjẹ sórí tébù
0: ìwọ
1: ló máa ṣe gbogbo ẹ̀
0: ìwọ ló máa gbóúnjẹ sílẹ̀ ìwọ ló máa gbọ́ bùkátà
1: kó lọ ní sùúrù o so yorùbá dẹ yorùbá mọ̀ pé ìdílé tuntun ó gbúdọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti ìbùkún mo ní láti sọ yẹn fún yín ó ní láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti ìbùkún so òun náà ṣe máa ń sọ pé ìfẹ́ òun lo oògùn ayé
0: ìfẹ́ ṣe pàtàkì
1: so ẹ̀hún náà ni wọ́n nínú níjọ yẹn gbogbo ọjọ́ tó máa ti ń pàdé bóyá níjọ mọ̀mí mọ́ ni o tàbí afẹ́ ṣe engagement ni o tàbí níjọ ìyàwó gangan ni o àdúrà máa ń pọ̀ àdúrà
0: bẹ́ẹ̀ ní
1: nǹkan tó ṣe é gan máa ti gbàdúrà tí àwọn ọmọ ẹ bá ti múra wọn wálé wípé ẹni tí mo fẹ́ fẹ́ nìyí o tí bàbá àti ìyá dẹ̀ ti gbà tí alárinà tí mo sọ yẹn
0: ẹni
1: tó mú wọn mọ́ra láwọn ọmọ ẹlòmíì ẹnìkan ló mú wọn mọ́ra tó ti yẹra àdúrà bẹ̀rẹ̀ ni ẹ sì sọ ni.
0: Ẹ ṣe gan ni mo dúpẹ́ o ẹ ṣe fún àsìkò yín àti fún bẹ́ẹ̀ ti bá a sọ̀rọ̀ tẹ là wá lóye nípa ìgbéyàwó fún gbogbo àwọn tó ń ronú láti ṣe ìgbéyàwó àti ṣí fún yín láti wo bó ti ń ṣe ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ibikíbi tẹ bá wà lókè òkun ní Australia ní America ní London ní Europe ẹ gbìyànjú kẹ́yìn náà ṣe ẹgbẹ́ àṣà wa lárugẹ kẹ ṣe ìgbéyàwó tìbílẹ̀ náà. Ẹ ṣe gan ni Mrs. Silas ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ ṣe o ó dàbọ̀
1: ẹ ṣe olùsí olùsí ó dàbọ̀
0: ó dàbọ̀
1: ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ ṣe o dúpẹ́.

0: e caro, e caso, e cale, lati gbogbo bi te ti n gbọ wa lori 4EB Yoruba Language Program. Mo ni awọn alejo pataki leni, Iyaafin Chief Mrs. Akinwale, e kaabo si ori eto wa o.
1: E ṣeun.
0: Mo de tun ni Iyaafin Mrs. Silas, e kuku mo Mrs. Silas lori program wa. Àwọn lọ sọ̀rọ̀ nípa ẹwà, nípa iṣu.
2: Ẹ ṣe púpọ̀. Inú mi máa ń dùn láti wá sí orí ètò yìí. Ẹ káàsán, ẹ kúrò lẹ̀, ẹ kaalẹ́ ní gbogbo ibi tẹ ti ń gbọ́ wa.
0: Ìyẹn dá gan ni. Lẹ́ni, a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àṣà wa nílẹ̀ Yorùbá. Nígbà ìgbéyàwó, ó ní oríṣiríṣi oúnjẹ tán máa ń sè. Àwọn Iyaafin wa, ẹjọ́, ẹ sọ fún wa nírú àwọn oúnjẹ tí àwọn èèyàn máa ń sè nígbà tán máa ń ṣe ìgbéyàwó.
1: Bí a bá ń ṣe ìgbéyàwó, a máa ń ṣe àwọn oríṣiríṣi oúnjẹ. A máa ń ṣe iyán. Tolóyìnbó máa ń pè ní pounded yam. A máa ń ṣe jollof rice. A máa ń ṣe àmàlà. A dẹ̀ láwọn oríṣiríṣi ọbẹ̀ tá máa fi ń jẹ. Wọ́n tẹ̀ tí wọ́n ń ṣe ráìsì kan sìn. Wọ́n ń pè ní ráìsì ọ̀fadà. Wọ́n á ṣe tó jẹ́ ráìsì tó tán gbìn. Ní ilẹ̀ Yorùbá tí kì í ṣe ráìsì olóyìnbó. So gbogbo eléyìí la máa ń jẹ nígbà tá a bá ń fẹ́ ṣe ìgbéyàwó.
0: Wow. Ẹ sọ fún wa sí, ẹ kàn dàbí pé ẹ̀yin mẹ́yẹ bọ̀ lápò.
1: Kò sóríṣi oúnjẹ tí wọn kì í jẹ mọ́ ní ilẹ̀ Yorùbá ń sìn yìí o. Tẹ bá ń fẹ́ ṣe ìyàwó, wọ́n máa ń ṣe àṣàrò. Ẹwà gan-an. Even àwọn mìíràn gan-an kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ gidi. Wọ́n á kọ́kọ́ jẹ àwọn nǹkan bíi pápánu. Wọ́n á gbé wọ́n á ṣe tá máa ń fi ìyẹ̀fun ṣe.
2: Mo ti rántí ìyẹn náà ń pè ní small chops.
1: Wọ́n á ṣe é, wọ́n á gbé sórí tébù káwọn èèyàn kọ́kọ́ jẹ́ kán tó wá gbé oúnjẹ gidi bíi iyán. Bí jollof rice, bí àmàlà, wọ́n máa ṣe nìyẹn.
2: Bí ẹ dẹ̀ ṣe sọ̀rọ̀ nípa jollof rice, ẹ mo wá rántí pé àwọn jollof rice kan wà báyìí tán tún wá ń ṣe tó yàtọ̀. Tán tún wá ń pè ní smoked jollof rice. Padà bẹ́ẹ̀ ni pé wọ́n kó wọ́n sè é, ó jóná. Jíjóná yẹn wọ inú ẹ̀ o, á wá jẹ́ kó tún dùn bákan. Á rẹ̀ dòdò. Ó wá rẹ̀ dòdò, á pupa dáadáa tó ṣe pé in fact àjẹpọ̀n nu lánìí. So jollof rice yẹn wọ́n máa ń sàbẹ̀ especially ní gbogbo àwọn ìgbéyàwó tèmi máa ń lọ. Mo dẹ̀ máa ń gbádùn ẹ̀ gan-an ni.
0: Ta ló ní jollof rice gangan? Ṣé àwọn Ibo ni, àbáwa Yorùbá, àbáwọn Hausa?
2: Mo rò pé Chief Ale sọ̀rọ̀ ń pa ẹ̀.
1: Àwọn Ibo kan lónìí, olúkálùkù ń ṣe oúnjẹ tó wùn ni. Gẹ́gẹ́ bí Iyaafin Silas ti sọ, wípé wọ́n tún ti ń ṣe jollof rice kan sìn, tó ń pè ní smoked rice. Tádà bẹ́ẹ̀ pò ti jó. Olúkálùkù ń try oríṣiríṣiríṣi oúnjẹ tó bá tẹ́ ni. Tá a bá máa wo jollof rice, àwọn Ghana, wọ́n á sọ fún wa pé àwọn ló ní jollof rice. Bá ṣe ń sọ pé nílẹ̀ Yorùbá yìí pé ọ̀rọ̀ oúnjẹ, ó dàbí ẹni wípé a ti wá gbádùn jollof rice dáadáa. Ó ti wá di oúnjẹ wa, a ti wá ń jẹ. Irú eléyìí tí Iyaafin Silas ń sọ yìí, a tún ti gbé wọ̀ ọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe bá ṣe ń sin jollof rice nìyẹn. Jollof rice wa ní sísè tẹ́lẹ̀ tá a bá ti ní àwọn èlò ata, tomatoes, àlùbásà, omi ẹran, òróró, iyọ̀, magi, tá a bá ti fi si, ati se jollof rice ni a je ko pupa daada sugbon iru ele ti mama silence nso yi o tun ti je ki agbesoke die ni ile yoruba o de ma ndun daada looto so bi awon se ma bi mo se mo pe jollof rice awon ga ni alo koko nta nile
0: one
1: lodo wa ni Nigeria
0: awon Ghana de ba won o dabi ati Gambia lo ti ko won ko se nse kan to wa sodo wa ni Nigeria
1: de ni nigba Ghana must stay kan se lojo yen igba yen
2: e fe so pe Ghana must go
1: no Ghana must stay so igba yen na ti nse jollof rice ton de ti won ti gbe sinu won abo won wa ma ta fun wa awa na wa bere si nwo wi pe ah nkan ta won ara bi yi nta e je ka wa na mo bo se nse awa yoruba e kuku ma wa yoruba ta ba ti fowo si nkan kan a se daada a se da ju eni gan to ni nkan be
0: be ni bawo ni smoked rice yi se yato si jollof rice to koko wa sile yoruba ki na won kan to yato nbe
2: won ma se na ni tomatisi won wa tomatisi ton won wa de won je ko jona se yin papa o pa yo lerin won wa je ko jona efin wa wo inu e won se npe ni smoked rice so ti efin yen ba ti wa wo inu e a wa je ko tun dun ba kan
0: emi ni ro pe ni loyinbo o ni nkan ton ma nfi sin rice to ma nfun ni smoked feel yen to je pe ko need ko jona ko to ni
2: se mo pe awa ati ni gbogbo awon technology beyin so ba wa sisi tin se ti wa ni yen then mo de ni lati tun so wi pe rice of father ti awon chief son toro npe yen rice of father yen won ma tun din ata e loto ti won a fi pomo si wa fi iru si mo te se nso e bayi enu mi mo fe ma je wa fi iru si wa fi pomo si wa de tun wa atarudo to ma n ta sansan pelu tomato
0: wa pon la
2: wa wa din agbe agbe wa tun feran si wa ge awon eran yen kekeke te ba je eyin papa e like e feran pupo
0: ki jollof rice to waye ki ni nkan ton ma n serve ni igbeyawo kilo ni aye naye atijo ki la awon kan ounje ton ma n fun awon eyan ton wa fun igbeyawo gangan
2: mo ro pe se mo le soro
1: e soro e soro
2: e mo ro pe boya ekuru ekuru ekuru yen
1: mai mai
2: ekuru deni kan wa ton ma npe ni se papa sheri ki non poruko isu wa bo isu tomati be isu kekeke wa sa tomati sa wa ko pamo to ba ton wa si di rice wa din ata si so gbogbo run kan be yen no ma fi nse alejo
0: ni gba
2: igbeyawo iyan se pataki o wa gunyan wa lo gunyan yen iyan yen in fact iyan yen wa lo gun ni ta wa fi sinu ewe wa si obe efo loto gba mi obe egusi loto ati obe ila so eyi to ba fe nibe n lo ma gba so
0: chief
1: sheri ounje ton ma ko nje tele yin ko si nile yoruba te ti le se nkan kan te ba fi yan si bi yan se pataki te ba ti fi yan si e ti pari gbogbo nkan sugbon bi oju se wa nla si la wa n ri orisirisirisi ounje won wa n se amala yen ton ba ti se won se ila won se efo won se egusi lorisirisi obe no ma n se sibe iru eleyi ti mama silence n so yen pe won se isu won a se o kan le je pe kan fi se papanu lasan ni ki n se the main course ki n se the main food ko n se yon gan lo nje but iyan amala nisin yi o ati wa n forisirisi ounje si won a se asaro sibe won a se mai mai sibe won a se ewa agoyin nkan ki nkan teyan ba ni la fi si but iyan yen tori awon eyan wa like yoruba like iyan a mo nipa iyan so iyan gbudo wa ni nu nje kan ma fi se
0: eyin ya mi
2: mo de te tun fe so kini kan nipa amala ton so yen abula no ma saba fi nje nje la light is so ti obe fo obe last epo yen abula yen ewedu ati obe wa ni nkan to tun wa se pataki dabi to ma n e ri pe lain amala yen lo ma n gunju ntori won ro mu ni be ni lori ina
0: ogbona feli feli
2: ogbona feli feli ogbona feli feli
0: eyin ya mi e se gan ni te ba wa soro leni te ko wa lorisirisi awon imoran a dupe lowo yin ti asiko ba wa ejo sa tun le ba yin soro nipa awon asa wa nile yoruba nijo mi
1: dagbara
2: olohun wa lagbara oluwa
0: e se gbara
2: olohun fun wa leni oju atun rira
1: oju atun ri lagbara kristi
2: amen
0: to odabo
2: odabo.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n á wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?

0: mo nero pe gbadun wa olotu wa today kile ri ni ode
1: orisisi lo wa lode ni asiko yi o papa gugu awon bi eka to nlo to je pe akosha ri orisirisi nkan na se nbe awon omode ton jeun ton sorisirisi
0: kile pe leka se oke awon market te lo
1: sorry
0: ka o mi eka warube eka bi eka holiday le sorry
1: no rara ki se eka holiday rara market won ni
0: okay
1: se
0: okay,
1: o si nse le
0: yes sorisirisi market yes that's true
1: mo de ra won atawon dudu ati funfun orisirisi awon eyan na wa awon ton wa lati gberiko gbogbo won na wa ton wa wo awon eranko e ba ri awon malu to wa nbe eru ga fe bayan awon malu to tobi bembe
0: wow se ri awon yan lati agini bode
2: ma wow awon agini bode o wa
1: boy awon ti lo kin to de
2: won te wa ni
0: o ati igbomina
1: o da yen pe won so pe o di next year
2: o da do to mo o pe lo mura si wa
0: o
1: pe lo mura si e ku faji
2: e pele e ka bo sori eto
1: e seun
0: e se e wo ojo ti lo
2: ja
1: se se pe tori temi ba le fe ka ti se se tun
0: lai lai
2: a ma tin gbadun ara wa ta ti ko ni orisirisi nkan pa to ya wa ta won je for rice your father iyan
1: se de se je ki bi ma pa mi la ro putu
0: o so pe okunrin lati se gende okunrin lati se bi okunrin lati nile mi owo nise lowo to le fe
1: yawo yẹn kó láti wà responsible
0: láti wà responsible wọ́n ní ẹ̀ wà negotiable nǹkan tí mrs Sila sọ ni
1: àwọn obìnrin náà kọ́
0: àwọn náà máa sọ̀rọ̀ obìnrin rárá o
1: wọ́n sọ̀rọ̀
0: obìnrin
1: ọkùnrin náà
2: ṣùgbọ́n nǹkan tó obìnrin náà nípa tó yẹ kókó kó tó ṣègbéyàwó náà
1: má wọrí mrs Sila wọ́n ṣe hàn pé
2: wọ́n ṣe mọ ẹ̀ bọ̀ lápò ni
1: wọ́n sọ tọkùnrin tó next time wọ́n sọ
0: wọ̀tọ̀rọ̀ ọkùnrin lọ sọ ó dẹ̀ ṣe pàtàkì torí àwọn ọkùnrin wá ní ẹ̀fílẹ̀ 5 years old ó misbehave ẹ̀fílẹ̀ 13 ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ la ṣe di 27 ẹ̀fílẹ̀
1: ẹjọ́ ẹ má fi ilé
0: o ẹ sì ti bá wí o
2: ẹ má
0: fi
2: ilé o ẹjọ́
1: ẹ
2: bá wọn wí o
1: dá sọ̀rọ̀ yẹn o
0: kò sí nǹkan tó ń bọ̀ látòkè
2: tilẹ̀
1: o
2: gbà
1: ẹ ṣeun
2: ire
0: o dàbọ̀.